0: ká pàrọ wà fẹni tí wọn ti sọnù tá ń wá. Ìgbéyàwó lákọláya ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdánwò elédùwà nìkan ló lè kọ wa nínú ìrìn àjò yẹn. Ṣùgbọ́n tí mo máa pè nírọ̀lẹ́ yìí tí mo fẹ́ kí gbogbo wa dá sí. Ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ yín. Débi wípé àwọn tí wọ́n wà nírú condition báyìí tó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n wà nírú situation báyìí wọ́n bá ní àǹfààní láti gbọ́ rédíò nírọ̀lẹ́ yìí ní ọjọ́ tí ó jẹ́ pé à ń fi àkókò yìí celebrate ọ̀gá mi bàbá ṣe ń celebrate wọn ká máa túnlé wa ṣe ká rí new ìgbéyàwó wa ká rí brand our marital life carry brand carry package ẹ má jẹ́ ká sọ ìrètí nù nínú ìgbéyàwó ẹ má rò pé ó ti tán fọkọ yín o ọkọ má rò wípé ìgbà tó fẹ́ fẹ́yàwó ẹ ọ̀pẹ lẹ́ngẹ́ ni ìgbà tó wá wọlé tán ó dọ̀rọ̀ bọ̀ mọ́ bínú ìwọ ló sọ́ dọ̀rọ̀ bọ̀ o ìwọ ló sọ́ di ọ̀rọ̀ bọ̀ torí pé ńgbà tẹ́ ẹ̀ ń gúnṣe lódó tẹ́ ẹ̀ ń gbódó mọ́ṣú tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ mọ̀ pé wọ́n sanra ni ẹ mọ̀ pé wọ́n rọ̀bọ̀ ni wọ́n á rọ̀bọ̀ tẹ́ wálé ẹ wá kí n fẹ́ wálé mọ́ ọlọ́run máa dẹ̀rẹ́ sílé yín mo mọ̀ yín dáadáa ẹ má ṣẹ́jú sí mi mo mọ̀ yín ẹ̀yin ni mo bá wí sà ẹ fẹ́ wálé ẹ yà lọlé o ẹ bá lọlé táwọn agẹ́lẹ́ ọlọ́run bá gbá yín mú ti yín bá yín nìyẹn please husbands out there love your wife please ẹ fìfẹ́ hàn sí wọn ẹ gbé wọn jáde ẹ gbé wọn lọ sí eatery ẹ ra gift fún wọn. Hello good evening how there. Ó rẹ bẹ́tẹ́ ẹni yẹn ti wà lójú òpó tipẹ́ ẹ má bínú sí mi wọn ó lọ síbi ìbéèrè mi. Àwọn kan náà fi ọ̀rọ̀ tó mi létí ní alẹ́ àná. Bàbá ìtì níyàwó ẹ̀ lẹ́jọ́ tó ti pẹ́. Ọmọ kan ṣoṣo lọ́lọ́run yọ̀ǹda fún wọn. Wọ́n fẹ́ra wọn lọ́dọ̀ọ́. Ṣùgbọ́n àdánwò tó wà nínú ìgbéyàwó yẹn ni wípé ìyàwó yìí kì í fẹ́ kí ọkọ òun bá òun ní àjọṣepọ̀. Kò fẹ́ kí wọn ó lòpọ̀. Kò fẹ́ kí wọn ó gúnṣu mọ́dó kí wọn gbódó mọ́ṣú. Tó bá ti dọ̀rọ̀ pé ká lọ gúnṣu lódó ìyá yìí ó máa sá káàkiri ni. Excuses upon excuses. Ọ̀pọ̀lọpọ̀ àròyé lórí bẹ́ẹ̀dì lálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn lórí bẹ́ẹ̀dì lálẹ́ gbogbo ìtàn tó ti sọnù ni ìyá yìí ó máa sọ. Ara bàbá sì rèé. Ara bàbá ti lé. Ara bàbá ti gbẹ kán. Gbogbo àròyé yìí ó bá bàbá ń lé. Bàbá ń bẹ ìyàwó rẹ̀ dákun mọ́ pa mí báyìí. Ìwọ nìkan náà ló lólùfẹ́ mi. Lákùjá ṣe kíní. Ìyá yìí kọ̀ jálẹ̀. Tìpátì kúùkù ni. Bàbá yìí sọ fún mi pé láàrin ọdún kan. Nínú ọdún kan lè jẹ́ pé ẹ̀ẹ̀kan làwọn ò jọ ní àṣepọ̀ nínú ọdún kan. Ẹ̀ẹ̀kan yẹn gangan. Orí ìdọ̀bálẹ̀ làwọn ó wà fún bíi wákàtí bíi mẹ́ta sí mẹ́rin táwọn ọmọ bẹ ìyàwó àwọn. Àwọn ọkùnrin mi náà sì wà tíyàwó wọn bá sọ pé ó ti yá àwọn náà tó wá da excuses bolẹ̀ ó ṣàrí pé mo ti lọ látàárọ̀ ara ro mí náà wo fún mi lẹ́jẹ̀rẹ́ àmá pa mí náà jẹ́ kí n sinmi náà. Kíní yìí ti da ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó rú. Ẹ lè máa rò pé bóyá rọ́là ń pa ni àní láti pretend. Tẹ́ ẹ bá kí n ní àjọṣepọ̀ tẹ̀yìn àtìyàwó yín ò bá kí n lòpọ̀ oorun alẹ́ tẹ́ ẹ bá máa ṣe dáadáa. Kò sí bẹ́ẹ̀ ṣe lè sin Ọlọ́run tó. Kò sí bẹ́ẹ̀ ṣe lè gba àwẹ̀ tó. Márèjì yẹn ò lè work sir. Márèjì yẹn ò lè work ma. Tẹ́ ẹ bá wá ṣe mistake tó jẹ́ pé nípa tiyẹn tẹ́ ẹ bá jáṣẹ̀ kúrò láyé. Mo lè fi dá yín lójú pé tẹ́ ẹ bá ṣe ń dọ̀rùn báyìí. Ẹ̀ǹjẹ̀ Michael, Yureni, Rafaeli. Wọ́n mọ̀ fọ yín létí ni. What a mess. What a fucking mess. Afun ẹ níyàwó. Mo tún complain. Afun ẹ lọ́kọ. Mo tún complain. o tun forun ale dun orun o fe be iru eni be le lo sorun apadi yen tun ko bo se wa niyan ibere ti o ma bere ni pe eyin baba eyin iya eyin te wa ninu marriage bayi temi afani lati gbo eto yi ni role yi se o ye ka ma fi orun ale dun ra wa se ye ki iyawo ma fi orun ale dun oko re se ye ki oko ma fi orun ale dun iyawo re e ba nda se ito yi 070 022 551037 e se bang be kini yes okay mo fe gbadun yen omo mi lomo to nkorin lowo yi omo abiodun mu ibi omo maxwell fun wa chuku eh yen kan pe won le hello
1: hello sir
0: e kro le sir
1: adele so lati wa se
0: oh yes oh yeah but that's it to show that ki oko ma fi orun do iyawo re abi ki yawo ma fi orun dun oko re
1: o da oko abi je kini atokun atogbin ko ti e da baba ile kin so oko fun yin
0: yes sir
1: ti temi o
0: mhm
1: bi mo ti nba se ba ba ti mo ti wa no mo ti na ti re gero ti si na mo ba ti nba yawo mi na jo se po bi won ti mi fe se ba ti ti ti be do ma lo to ti si ni
0: that's it
1: nko to nko ni mi o ti temi o mi o se pe ese bi o je kini ni mo ba pe yawo e ti se yawo ni yawo ah Koni ko e na ta fi para yin ati de pope mama
0: je ayi. Ba mi o.
1: E se ko sa.
0: E se mu dupe sa. Nkan ti baba yi so ni wipe ko da ko bojumu keyan ma fi orun aledun ara won. Eya. I can think interpreting. Have a kiss 1 2 1 2 2 3. Aha. Omo mi to nkorin lowo yi ola ni o se birthday re. Okay, Shailo lo ma se birthday lola. Omo yi se opolopo ni laye. Happy birthday Shailo. Wish you happy birthday. Long life and prosperity. Look up onto him. You will live long. The world will celebrate you. Alpha. You will not die young. You will live holders. You also shall see your children. In the name of Jesus Christ. Happy birthday, Shiloh. Your brother is singing for you. Fight. And I'm talking for you, praying for you. Oh yes, I love you, my daughter. Fight. Shiloh, congratulations to you. Aha! Se o ye ki iyawo ma fi orun ale dun oko re? Se o ye ki oko ma fi orun ale dun iyawo re? Ki gangan lo le fa tele ma fi orun ale dun ara yin? Ti iyawo ba fi orun ale dun oko re? Ti oko si n fi orun ale dun iyawo re ki le ro ko le sele e ba mi da si o 070 022 551037 tabi 081 278 28497 e de tun le ba so lori WhatsApp no 070 67 280 732 070-6728-0732. Aha.